0: láìsí ẹ̀yin kò lè sí èmi láìsí ẹ̀yin ọlọ́run bá kò lè sí gbogbo àpátápátá ayé yìí ò tiẹ̀ rí bẹ́ẹ̀ àti ẹ̀ mọ báwo ni ògbà ṣe jẹ́ bóyá ń gbà tá a ti kà nínú bíbélì náà ni gbogbo ìbá ti parí ló bá tán everybody kò bá tiẹ̀ ní sí anybody tó máa mọ̀yàn kankan bẹ́ẹ̀ náà ni mi ò tiẹ̀ lè wá mọ ẹnìkankan tó ń pè ní ní ọ̀sẹ̀ yìí tó kọjá mo sọ fún yín pé mo máa lálejò nílé àgbòdo wa bí àlejò pàtàkì pàtàkì àlejò tó ṣe pé bá ṣe ń gbà àwọn wọlé náà la gbọ́dọ̀ máa fi dáa láre gàràgà láìsí ẹ̀mí kò lè sí ọpẹ́ láìsí bàbá god kò lè sí ọpẹ́ báwo la ṣe fẹ́ máa dúpẹ́ ńgbà tí bàbá god fúnra rẹ̀ tá a fẹ́ mọ̀ ṣé àwọn pé tá a bá mọ̀ a máa dúpẹ́ pé ẹ́ ìwọ ló ṣàdúró eléyìí ìyìnrè ọpẹ́rè tẹ́lẹ̀ ìgbó pè ní praise àbí pẹ̀lú glory ẹ ti ń gbọ́ abẹ́nú kódà mo lálejò pàtàkì pàtàkì kan ní ilé ibi àjọṣe tó wọ́n ṣàlẹ̀ yìí mo ní kí nǹkan kan sọ pàtàkì náà láti production ara mi sí bí a ṣe bẹ́ẹ̀ bí àṣà ilé ìwò ni mo introduction ara mi introduce ló yẹ kí n lè ṣùgbọ́n jẹ́ báyìí pé introduction mo introduce ara mi sí bẹ́ẹ̀ ni káwọn gbogbo fún àwọn ṣe yí glory wà pẹ̀lú òdodo níbi ìlú ẹ̀kálẹ̀ ohun yẹn rèé ó ń sẹ́rẹ́ kẹjọ ẹ bá ń gbóhùn sókè lẹ́ẹ̀kan sí.
1: Orúkọ mi ni Reverend Oluwaseyi
0: Oyebode Oyebanji
1: popularly known as Seyi Glory. Some people call me Reverend Seyi Glory.
0: Reverend yẹn náà ara ẹ̀ náà ẹ̀ kẹ́ ti di ẹ máa nígbà di very reverend láìpẹ́ àbọ̀ ẹ̀ ti di very
1: reverend.
0: Ẹ ṣe di the reverend. Èèyàn kan wò pé kí lóore ìwo ni the reverend ìwo ni very reverend. Ó dáa ṣe rí àwọn ìjọ elétò ó ní bọ́n ṣe máa ń to àwọn reverend wọn bọ́n ṣe máa ń to àwọn orúkọ yẹn àní reverend àní the reverend.
1: Very reverend.
0: Kótó aṣẹ wa kọ́ most reverend lẹ́yìn náà ló kọ presbyter.
1: Prelate.
0: Ìgbà wo ni ti presbyter nù?
1: Presbyter ni very reverend.
0: Ṣé ipò kótó wa kọ prelate? Tó bá ṣe pé mi gan rìnrìn àjò yẹn ní báyìí. Àwọn agbára ti máa lọ sí ipò prelate.
1: Kò ì léètì.
0: Ẹ̀kọ́ àti pé the next time tẹ́ máa gbọ́ is very reverend Omolola.
1: Most reverend
0: Omolola. O da 103.5 FM náà lè wà. Wọ́n máa gbọ́ pé very reverend. Ṣé kò ṣe wọn wá wàásù o? Olórin ẹ̀mí pọ́nbélé òun ni wọ́n olórin ẹ̀mí òun náà ni wọ́n. Ẹ ti mọ̀ pé lórí ètò wa bíi a máa ń gbé àwọn olórin ẹ̀mí kọ̀ọ̀kan a máa ń gbé wọn wá pé ó dà yín náà ẹ bá ń dansi fáwọn ará ilé ẹ jẹ́ káwọn ará ilé mọ̀ yín ẹ jẹ́ kán gbọ́ yín ẹ jẹ́ kán mọ bí orin ṣe ń lọ ẹ wá bá a ṣe ètò kó ṣe pé àjọ máa ń yan lọ́rùn balẹ̀ bí ó ṣe wà yẹn bá a ṣe ṣe.

0: ayérayé báyìí náà ni màá máa gbé ọ̀gá bàbá. Kí ni inspiration, kí ni nǹkan tó wà lẹ́yìn orin tí ẹ fi gbé orin jáde?
1: Ìgbà tí a fẹ́ ṣe thank you lótú, ìgbà tí a fẹ́ ṣe album Merciful God, wọ́n rántí ń gbà yẹn, ọ̀fà ni mo wà ń gbà yẹn. So àwa wà ní studio lọ́jọ́ yẹn. So ibi máa ń gba, mo máa ń gba ṣó dada. Bẹ́ẹ̀ di ìyàwó àná Ayéfẹ́lẹ́ ni Rómo Jẹ̀mí, nǹka Ayéfẹ́lẹ́. So ìgbà yẹn, producer mi ń gbà yẹn, LF. Ó wá ní àṣẹ Glory. Ẹ tẹ̀kọ́ kankan tó lè tì mọ́ nǹka Ayéfẹ́lẹ́ ní studio náà wà lóru ọjọ́ yẹn. Màní ó dé ẹyẹ kẹ́kọ̀ọ́ kó sáfìlẹ́bọ̀ kan. Mo ti jókòó báyìí. A ti kọ́ praises kan. Èmi láìkè ká máa to orin sequentially. Kó má ṣe pé everything lọ the same thing. A ti kọ́ praise medley. Níbẹ̀rẹ̀ àti kọ àwọn orin ọ̀run sí má sọkún mọ́ gbogbo àtikọ́. Pé ká tí wọ́n kọ another praise láti níbàkan ẹ̀yẹ́ ká ṣàlọ́ ní. Ó ní no. I just pick my pen.
0: Nǹkan
1: tó kàn wá náà nìyẹn. And ẹjọ́ yẹn dẹ̀ record ẹ̀. I dey call. Ẹgbà tí mo kọ́ra set compose mo ní àdínà compose. And then bọ́lá ọ̀run ti ṣe nìyẹn. Orin yẹn wá jẹ́ orin tó fún lẹ́yìn ìgbà tá wá record ẹ̀ tán. Ni mo ṣẹ̀ṣẹ̀ wá mọ ìtumọ̀ àwọn nǹkan tó wà nílé. Because many things has happened. Ṣé gbogbo ẹ̀kọ́ láti máa sọ lórí afẹ́fẹ́? Ṣé gbogbo ọlọ́run fi jẹ́ ká máa dúpẹ́ lénìí?
0: So Radio 1.103.5 FM. Shinyabola Olasunkanmi, well done, Eshe. Magnus Bain, thank you so very much, Ebo and Eshe Adupe, Alagba Sheyi Glory. Oh, we had your umbrella. O da náà ẹ jẹ́ kí àjọ ṣe ní pápá a máa kí àwọn kan fún ayẹyẹ ọjọ́ ìbí ilé tí wọ́n ṣe.
1: Oṣù
0: yìí náà lẹ́yìn náà.
1: Mi 20 lè mi.
0: 20 ni oṣù yìí náà lè mi náà.
1: O tẹ̀lé mi sọ́lẹ̀ kan, lábọ̀ ń tàn gbọ́ ẹ̀. Kò ní ló pé exactly 11 years tán
0: lọ́jọ́.
1: Orin Merciful God ẹ̀.
0: Merciful God
1: tàn gbọ́ ẹ̀.
0: Tí a kọ́kọ́ lò ńgbà kan
1: ẹ̀
0: tí ìdè ńgbà tí.
1: Inú ẹ̀ nílé kàbọ̀ ṣe wa.
0: Inú ẹ̀ ní.
1: Bẹ́ẹ̀ mo táyé tí mo wá bọ̀
0: mi. Okay, Makosa flavour
1: yẹn. Inú ẹ̀ ló wà. Onílé exactly 11 years.
0: 11 years. Ọmọ tá a bí ń gbà yẹn náà ti ṣe bẹ́ẹ̀ ti gbàgbọ́.
1: Àti Masaka kẹ́lẹ̀.
0: Kọ́nà kọ́nà àti Masaka kẹ́lẹ̀. Àti ẹ̀ ti wọlé ìwé gíga.
1: Àti wọlé ìwé gíga.
0: Àti wọlé ìwé gíga. Ẹyin tẹ́ wà nínú ilé 103.5 FM Radio 1 ń gbọ́ kẹ́ má fi ìgbà kankan yìí kúrò. Ẹ jẹ́ ká Yolúwa náà ni ètò yìí. Lórí ètò yìí láti ń fi ọ̀kan ọ̀jọ̀kan ẹ̀mí orin ẹ̀mí. Orin ẹ̀mí la fi dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọba fún àánú ìfẹ́ ìkẹ́ ìgẹ́ nínú ayé wa fún dídá tó dára sí fún àánú àti orí ọ̀fẹ́ tá a fi ń lọ láti ọjọ́ kan sí ìkejì. Ọ̀ṣẹ́ mímọ̀ ọ̀ṣẹ́ títí ẹ̀mí. Mo ń ṣe titi yẹn ó ló fi àyọ̀ pẹ́ sílẹ̀ fún wa. Pàápàá jùlọ nínú oṣù yìí, oṣù àṣelà, oṣù àṣeyẹ. Tẹ bá rí báyìí, wọ́n ti kọ́kọ́ ṣe titi àwọn òṣìṣẹ́. Lẹ́yìn náà àwọn ọmọ oríṣiríṣi èèyàn ló ń ṣe titi wọn. Àwọn kan náà oṣù yìí náà ni wọ́n bí wa. Bẹ́ẹ̀ rí pé oṣù yìí, oṣù rere, oṣù ìlà, oṣù àlàáfíà ni. The best oṣù ṣe àgbà, wọ́n ní the best oṣù yìí. Àwọn kings and queens.
1: Exactly.
0: Gbogbo ni wọ́n bí nínú oṣù karùn-ún. Àwọn kan ti ń wò báyìí. Kings and queens wọ́n bí nínú oṣù karùn-ún. Ó dá nínú oṣù yìí àti alàgbà Fred, alàgbà Karina. Àwọn náà wọ́n ṣe ọjọ́ ọ̀bí wọn ní ìjẹta ni wọ́n ṣe títí wọn. Ẹ wá bá mi rọra kí arábìnrin yìí èèyàn méjì lè máa bá mi kí. Pẹ̀lú orin ẹ̀mí lè máa fi bá mi kí wọn ní méjèèjì ní àpapọ̀ lè máa bá mi gbé e fún wọn lè máa bá mi kí alàgbà Òṣínúgà Ṣẹ́gun Òṣínúgà pé wọ́n kú ayẹyẹ títí ọjọ́ ìbí títí wọn èyí tí wọ́n ṣe ní àná bẹ́ẹ̀ náà lè tún máa bá mi kí Omidan kí ni orúkọ títí àwọn ni wọ́n pè ní Macaulay wọ́n ní Mary Macaulay. Wọ́n ní olórí jíjọ ní àwọn jẹ́ ní tiwọn bàmíkí mẹ́rin kọ́ lè gbé gbogbo ayẹyẹ ọjọ́ ìbí.
1: Madam Mary Macaulay, ẹ̀yin mà ti rọ́jú rere rẹ̀. Èdùmàrè ti ṣágun fún yín. Àdúrà tí ẹ gbà. Bàbá ti mú wọlé aṣẹ o. Ó sì mọ̀ wípé ẹ máa ré sí ìyá Yorùbá. ti we ta bale wa nbayin yo e ku orire adupa lowo eledumare oba happy birthday to you happy birthday to you happy birthday ati birthday happy birthday to you congratulations ma yes opodun ayi loruko jesus
0: e wa ba mi tu ki baba oshinuga woli ni awon eni ti olorun to gbe ise le lowo o ni won ye
1: baba wa oshinuga ko le ba baba shagun oshinuga ko le ba je o e ku ojo ibi ko le ba je o ani ko le ba je lowo yin rara o ko le ba je o ise oluwa ko le ba je o ye ise oluwa ko le ba je o ani ko le ba je o ko le ba je o e ku oriri ojo ibi ko le ba je o ko le ba je o e sopo odun laye ise oluwa ko le ba je o rara ise oluwa ko le ba je
0: o mo ti se omo leyin yin ni o Elda Shegun Oshinuga, happy birthday. Siyin lati le se won bridge 1103.5 FM on Latin Kini. Ah, ti won ma se so gbe leyin ni ta ta won ga mi ba gba. Eh ka ba gba mi laye ki won ma se so gbe. Era pe backup singer yen. Backup singer era pe mo fe ni fe, mo fe ni fe. Mo fe ni fe. Aba ka wa so pe won te fe pe in go down. Alagba se glory o. A se ojo ibi ni o a seto kankan beyen beyen to number ti won de pe ti e ba mi ju sile sugar kankan ni ti mo fe bere lowo
1: yin
0: to ba di ojo waju boya bi odun maro sisin ibo le ti ri ara yin se e si ma kan ori emi lati ma fi dupe lowo olorun ni fore to n se ninu aye abi e ti ma be ti ma ba wa ma ki awon to wa nta alagba segun lo je lowo lowo leyin te ba ti kan ki olorun kan te ba ti ki be oloduare se o kini kan to awa ki omo yo laro ma ba gbese lo kankan iwo ni mo ki o la baby ge la la baby o la baby
1: la la baby
0: ge
1: ori kele wa
0: kele wo kan yi mo ti pa yi mo ti pa yi mo ti pa se e ma ma se yen ni tori ah bi ojo mo so ko se ma pada ma se yen ni bo da awon eyan mo fe ma ki ni abi e kon fe gbajumo pe olorun ba thank you mo pa awon eyan le pe jade pe o da ma bo wa sere ko ni bo e se ma nke
1: at ma gbe
0: o ya ni pa pa
1: ti odun kan wa to je pe kini ko sele nkan so pe awon tan ko gospel agboro mo korin tamo answer ti mo fun won lojo yen ti amugbo ba nse inawo a pe amugbo to lojo lorin ko wa korin ti kristiani ba nse inawo se awon amugbo lo ye ko pe ko wa korin ti ba si awa bẹ́pọ̀ ẹ̀ ló ṣe rí bá ti jẹ́ kìrìsìtẹ́nì ta jẹ́ ìránṣẹ́ ọlọ́run bá ti ń kọrin ọlọ́run fún wa ní added ẹ̀bùn advantage láti kíra wa láti kí ọlọ́run láti celebrate ara wa láti celebrate ọlọ́run ẹ wo bó bàbá olùwà ṣe máa jẹ́ kó má sí kìrìsìtẹ́n tó ń kọrin àbí pásítọ̀ tó ń kọrin kí bíṣọ́pù kan máa ṣe náwó ta ló fẹ́ lọ pè. As you buy it, now we pause. In 5 years' time, in years ahead, we still be in gospel music.
0: Okay.
1: By the grace of God, we have been there for years. Ah, they relent. Even Batiji Genja, I drew. So I should tell my law.
0: I'm at the Suwaju. But I know. Elena laughing at the Suwaju Nation, we really want 103.5 FM. So we are, we don't look at the country, and drew the country, so we are going to go far, so as you go, I'll laugh for a good day. But I think 30 is the show, when you want to do, I don't want to do. Wọ́n náà láṣẹ wà ní bí so ní báyìí lámàfin máa ṣe lọ ẹ bá mi rọra sáré jù mọ mọ pé ta bá padà pẹlú ẹ ṣe máa padà wá wíwá yín sì kú ẹ̀kan ìbéjì ẹ mẹ́ta torí ẹ tún padà ṣe lórí sẹlẹ fọ hawksit bẹẹ agbẹ ọlọrun náà kódà náà ẹ bá mi ju okùn yín sílẹ pápá pé eléyìí ni wọn lè pè mí sí tí wọn bá fẹ bá mi sọrọ.
1: Nọ́mbà mi ni 081-260-4648 081-260-4648 406-48.
0: Our Lord Joba Abiodun Albert, Bawo ni se alaafia lo wa ibi to wa to tin gbo wa. To 103.5 FM. Lagba Olorun ba. Ti Christy ba fa bi boy sey to ba di o sey ti o bo e je ki a tun jo pade nigbati a tun jo ma sun si waju pe lori eto wa. To titi gbe yen ko. Yore ayo ati. And you just go pata pata. And the Facebook page bo kin yin lokoko ni eje ji o. A ko se Oluwa, Oluwa lo so. Gba. A de tun ma so gba.
1: Oh,
0: double, no?